0: kò sóhun tá a lè fi ìlera wa kò sóhun tá a lè fi wéwò gbogbo ilé téyàn bá kọ́ gbogbo ọkọ̀ téyàn bá rà abálájọ táwọn àgbábọ̀ tí wọ́n ní ìlera báyìí lògùn ọ̀rọ̀ ohun téyàn gbọ́dọ̀ fi ṣawẹ́wà ohun téyàn gbọ́dọ̀ fi owó ọyọ̀ bọ́kẹ́ mú òun ní ìlera o ẹ wá fi àpèrè tẹ́ iléeṣẹ́ health code ẹ̀yin náà mọ̀ wípé bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà lọ́kùnkúndùn ọkọ̀ gbòógì ní health code jẹ́ o
1: ìwọ sátidé
0: ẹ wá jẹ́ máa fi lé ìkíyín káàbọ̀ sórí ètò níbi tẹ́ ti láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ á jọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo wa pátápátá porogodo láǹfààní gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o
2: ẹ ṣe a kú àkókò yìí
0: àdúpẹ́
2: gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí
0: ẹ ṣeun inú wádùn ààyò wa kún ẹjẹ́ àtàkì ní ọ̀hún kọ́kàn kan torí àrọ́jọ́ mùsùlùkọ̀ bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ health code bàbá kí ni iléeṣẹ́ ìgbédani gan
2: ẹ ṣe olóòtú iléeṣẹ́ health code ó jẹ́ iléeṣẹ́ tó jẹ́ alternative medicine ó ni wọ́n ń pè ní health code àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa àwọn lókàlẹ̀ ni wọ́n ń tọ́jú ara wa nírú àkókò bí èyí health code náà wá gbé ètò ìlera wa a ní àwọn instruments àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé
0: rí kábíyèsí olódùmarè
2: òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò olóòtú ọ̀rá a máa dí liver ènìyàn
0: a máa ṣe àkóbá fún ara
2: wọn bá pọ̀ lápọ̀jù ó pọ̀ tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa
0: olódùmarè
2: àwọn míì ní arthritis tí wọ́n ń pè ní àwọ́ká àwọn míì ní chronic rheumatism lágúnlágún àwọn míì wọ́n ní ẹ̀wọ̀ ara ríro ni àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months mo ti rí wọn tí wọ́n
0: kílẹ̀ ó fi mọ́
2: bẹ́ẹ̀ ni fún odidi oṣù mẹ́fà àwọn òrírí oorun sùn
0: kábíyèsí olódùmarè
2: bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyámẹ́lú àwọn míì ní stroke rọpárọsẹ̀ àwọn míì fibroid olóòtú mi ò ní tẹ̀yìn ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe àìsàn aṣọkà ni wọ́n dàbúra because a lot of them they are working cops ẹlòmíì kò lè rí òpó ọmọ
0: òpin mélòó kan síra wọn
2: tí ó fi
0: yóò ti mọ mí hẹlẹ
2: hẹlẹ
0: gúlegúle
2: ó dàrí mi tẹyin olóòtú
0: ẹnì sólẹ
2: seri health code gbogbo àwọn imbalances in the body system
0: àwọn kùdìẹ̀kudiẹ tó sọ ló
2: máa yọ ara láìpẹ́ pé òun lògùn sáábì aláfiṣe
0: kábíyèsí ọlọ́run
2: and irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn wọn agbára ti bọ́ lọ́wọ́ wọn
0: bí ẹni tí bátìrì yìí fóònù rẹ̀
2: because
0: ó ti lọ yánjọ
2: ẹjọ sọ fún yín prostrate ti pa ọ̀pọ̀lọpọ̀ sára àwọn ọkùnrin nísìn bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù
0: ọtán nǹkan
2: yẹn kò sí tí agbára ọkùnrin bá ti lé bọ́ lọ́wọ́ rẹ ó di yẹntẹ́rì and that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan kò lè ṣe
2: kò sóbìnrin tí ó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni olóòtú.
0: tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kà á lẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé iléeṣẹ́ health code wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ kwara léyìí tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní bàbá ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bóò ni ó ṣe lọ́gàn.
2: olóòtú ọlá àti ọ̀túnla ni ó wáyé.
0: ọlá òde yìí àti ọ̀túnla.
2: àti ọ̀túnla ní ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́.
0: ago mẹ́sàn-án àárọ̀
2: sí ago mẹ́rin ìrọ̀lẹ́ ní equa event center ní ìlọrin wa níbí ní challenge.
0: nínú ìlọrin tá a wà yìí.
2: bẹ́ẹ̀ni olóòtú.
0: lọ́la òde yìí àti ọ̀túnla.
2: bẹ́ẹ̀ni.
0: tọ́ bàbá ẹja tètè náwó gan kínní ọ̀hún torí pé àkókò kò bá wa sọ̀rẹ́. ẹ̀wọ̀n náà ń bà wo làwọn èèyàn lè pè báyìí bayi ba tin seto to ri pe mo mo ko te fe salaye te fe yanana fa won eyan o po gidigan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idanileko ti o waye lolai ati otun lai e sare ba n pe awon number yen jade
2: number 180
0: 0800 333 3346 41 20 Eja mune ka si
2: 0800 333 3346 41 20 20 Ekeji 080
0: tabi 0800 39 63 63 63 63 73 73
2: Ben you
0: know awon number yi e ma pe lowo lowo ba tin seto itori pe eh eto idanileko ti o waye lola ode ya ti ni otunla ni Equa Event Center to nbe ni agbegbe challenge nilu Ilorin yo si ona anfani to po awon ero igbalode eyi ti ile ise Earthcode leyi ti won ko wa lude yi yo ogbo eh yo mu keto ilera re ko dangadia yo si mu ko fese ni le dan eh ogbeni sibe sibe eje sare bere lowo yin ko to di pe a ma di gbadagbon wa kuro lori eto fun ti akoko yi kini pataki dani leko igan tori pe beyan ba nlo bi kan o gbudo mo irede ati bi ibi tin lo bo ti se pataki to eje kan wara le mo
2: be ni olotu seri agu ara wa opolopo awon eniyan seri ije ku je ti baye elemi je
0: ka biesi o
2: opolopo awon awon nkan ta nje ya ma ko ba wa awon elemi bi won se wa yan mi ni to awon na mi di bi won se service moto won ti won se radio won ti won se wa seyin awon na mi di ki won service ara won nitori pe opolopo kan lo lo ti ju titi okuririn loju titi
0: Ano be kan ri
2: nitori pe agolo lo wa lara re o kan da so bu mo le that is why today every opolopo iku po de pete won ni ana o subu ana ko ji elomi ra pare ti lo ese re ti lo oju be ori mama e wo accident n gboro ni ego machine yin yo ku opo siru le fe ni ran ta wa yi a feli feli mode and kila so ni wi pe bi mo bi ojo ba ro lotu ti o gba doctor akoja awon drainages ye ka ri loju ese yo ya ko titi kilo fa ki keke ti di doctor
0: ko ti di doctor
2: ni to tell you pe gbogbo agu ara wa ngba mi elomi gbogbo cell e ti ku
0: kabiyesi olodun
2: gbogbo awon vein re ko si blood circulation kankan
0: eje oraye san
2: be ni pe
0: ko
2: oraye san ko si eni to le wo and that is why wa ni ero ti igbalode ta so nipa re yi to je pe yo straight gbogbo awon ibi to se kude kude gbogbo awon gedegede inu yen yo fa kuro and ona wo la fe ma gbe that is why today sir mo be wa ja mu ilera wa ni okun
0: no ko kudu
2: mo fe gbogun mo fe dogbon omo mi ni aya mi ni oko mi ni nkankan e wo bo ba ti lo o ti temo
0: pare ni
2: that is why your health should be paramount should be number one and that is why today China is over 1.5 million lotu
0: wow
2: bi eni e ba ku logo ni odun ofo mi nibe
0: there is
2: somebody that want to me wa mo la ti wo mo ti wo mo pa o ye mu re wo mo pa malu that is why we are telling you today pe e je amura because the last time in China is 150 to 200
0: wow.
2: I stand to be corrected and ye ne kan ko awon orisirisi ayewo la ma se fun yin lati ola yen
0: lati ola ode yi
2: be ni a wo blood sugar re a wo bp re a engine yen go so fun wa equipment ta ni yen ro igbalode yen yo so fun mi aso to ba ni sugbon ko to le se nkankan ta ba ti ayewo ta se fun o egberun meji pere ni step 15,000
0: pẹlu gbogbo te ka le
2: yi mi olotu
0: egberun meji pere
2: ni o fi se ayewo ara re
0: kabiyesi olodumare
2: to ba wa si ayewo ara tan to ba di pe yo a se toju re pelu enje yen owo ti wo fi mo mo owo da ni o tori even if you time there's nothing that is free
0: beni
2: and that is why today an pe ehun eniyan e jade kuro ni bi te wa because if you fail to move out from your comfort zone oju kan na ni wa wa bi odu adagun and that is what we are saying today kini awon target wa awon wo gbogbo eniyan lo wa fun ko ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati na awon to ni fibroid ati na awon to ni bad eyesight ati ni ori sirisi won ba yen awon ewo na gbogbo eyan ni sugbon awon to ba ti se awon jo mo ejoko elomi le wa moto lati bi de nibusa only wade kalaba
0: ti o wa lori joko
2: lo waka awon accountant awon bankers awon tailor ati gbogbo isedo me ni patapata ko si eni ti o ye ko service body o le mi fun ba so wi pe gbe ara re lo si ile iwo so mo je ki iwo so ko gbe
0: o je ki iso gbe o lo si ile iwo so
2: ba ti gbe o wa wahala de
0: mo ye si ona
2: and that is why today mo fi pe wa e je jade wa every life mean that this olotun and I don't need to tell you what is good we gan na to yo koko ni koko ninu mama o gan to nda mu re is that to mo logo sabi alafi se awon enye ya yo yo kuro ni mo si yoruba ni won ni da wo lo
0: lo mi yo ke
2: won na jade wa ko wa won ti o sele si o
0: so oda egbo e ja pe awon number yen le kan si ba ba tin kuro lori ategun bayi bayi e ma pe awon number e ma gbagbe o ona ode yi ati otuna ni eto idare leko yo waye ni agun meso wuro si agun merin irole ni Equa Event Center Equa Event Center to nbe ni agbegbe challenge ninu ilorin oya o awon number o re lekan si
2: 080 33 33 46 46 41 41 20 20 again 080 080 33 33 46 41 41 20 20 number KG 080 080 39 39 63 63 63 63 73 73 again 080 080 39 39 63 63 63 7 7 3
0: So, other Ejama Lofuti, a Koko Yi, a Mugabo, or not your Tulani, Danileko, you, why you won't let you go one day. Muffy or Royal, Bokeh, Muffy Munira, to repay in Leratari, Ogunga, Lugoro, Benio, Basi Moduto, Boba Jimmy Mania, Lower, in Kanya, no Jadopa, Dembi, Danileko, Lona, at your Tula, your Dafo, Emma Bay, Nino, and Rodon.

0: kò ní dára lè mọ́ tó wá dárí jù náà ni ṣùgbọ́n kò ní bá a lè mọ́ kò ní súnmọ́ jù mọ́.
1: ọ̀dà ọ̀dà ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀jẹ̀ àtúgbọ̀n tẹ́lómi náà wì í ẹ̀lú ẹ̀ka àlẹ́. ẹ̀ka àlẹ́ o ẹ̀ mọ̀ ṣe wọn ojú òní tìyẹn bá ń gbóhùn òkèdí ẹ̀ àdúpẹ́.
0: ọ̀dálẹ̀ kò lè ti wọlé lọ.
1: ẹ má mọ̀ tọmọ bí ìlú ọkọ ọlọ́run ní tọwa ló kọ tí ètè tiwa o ọ̀dọ̀ ẹ mọ̀ bínú ẹ mọ̀ tọmọ bí ìlú ọkọ ọlọ́run ní tọwa ló kọ tí ètè tiwa o yá ẹ̀ ń tólẹ̀ kí ni kí ìyá yìí ó ṣe torí ọlọ́run.
0: ẹ ṣe oṣẹ rí ìrìn àjò yẹn fún yẹlẹyẹlẹ ẹlòmíì tó bá ti má burú ẹ sọdọ yóò sọ dẹrù ni. àwọn ọmọ tó bí yẹ ojú àbúrò náà máa mọ.
1: kò fara mọ àwọn ọmọ yìí bí àbúrò yìí ṣe fara mọ wọn. kí ni olódodo yóò ṣe olódodo will be very incapacitated.
0: thank you. yóò bá dẹ̀ sọ wípé amúkọ ẹwẹ wọ.
1: olókèlè ń wo ẹwù sálẹ.
0: nígbà tó ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ tó gangan kí a fáwọn ọmọ.
1: mẹ́sẹ̀gì ńlá lélẹ́yìí.
0: àbúrò ló fi ilẹ̀ fún máa tọ́jú àwọn ọmọ. àbúrò ló mọ̀ báwọn ọmọ ṣe ń wẹ̀ tán ṣe ń jẹun. olúwọ̀n ọmọ ṣe ń lọ gbogbo ẹ̀. tó dà á débi pé gan tábúrò táwọn ọmọ bá nídìí owó skul àbúrò ló máa lọ bá ọkọ.
1: kò
0: lọ́rùn pé àbúrò òun ni. ẹ wá ṣe ni ẹ ṣe wọ́. ìjẹ́ kan ṣokùn aláìròjú.
1: tọ́lọ́mọ
0: wa délẹ̀ bó ṣe délẹ̀.
1: tọ́ba rí bó ti rí yìí.
0: níbo lẹ́yìn gangan tẹ̀ sọ níbo lẹ fẹ́ lọ ọ̀dọ́ta lẹ fẹ́ lọ.
1: rárá o kí làwọn amọ̀ ní tiwa torí pé àwọn amọ̀ kankan náà láṣẹ wá gbé bá yín.
0: mélòó
1: ti ń bẹnu orí tiwa.
0: ẹni tó ṣètọ́jú mi tó wọ́n dún tó mi tó mọ̀ bí mo ṣe ń jẹ mo ṣe jẹ́ mo ṣe ń wọlé o ni màá lọ bá fọ́rọ̀.
1: tó bá wá bá fọ́rọ̀ ṣé kò yẹ kárábìnrin yìí náà wá lọ bá pe ìyá àti tiẹ̀ gangan pé àǹtí mi ntọ́mọ yìí mọ̀ wá tọ́ wá wí fún mi mọ̀ rè é mọ̀ báwo láti fẹ́ ṣe.
0: ìyàwó lẹ́gbọ́n kọ sábúrò nígbà yẹn.
1: ṣé ẹ ti gbé ẹ fẹ́ mọ̀ ṣe lọ́ọ̀yà fún tí ọ̀dà bá ẹ mọ̀ ṣe lọ́ọ̀yà fún tí ọ̀dà.
0: lọ́ọ̀yà kọ tí ẹ̀gbọ́n bá jẹ́ Fádèyí olóró
1: tójú rẹ̀ ò ṣe é wò.
0: tójú ò ṣe é wò.
1: àyìn wọn lágbára díẹ̀ lóòótọ́.
0: ó ṣe é ṣe fábùrò kó mọ̀ lè lọ ojú ẹ̀.
1: ìpẹ́tàn
0: tí mo lọ bá àǹtí mi fún nǹkan yìí.
1: o lè faná orí.
0: o lè faná orí mi ló mọ̀ ti bẹ̀rẹ̀. yá lọ síbi ilé láàrin ìrìn àjẹ ló kú òru.
1: tó
0: bá wá yá
1: ọ̀dà
0: káwá yànnà náà fún.
1: bọ́ wá pẹ́ odidi ọdún bíi mẹ́ta odidi ọdún bíi mẹ́ta
0: ọpẹ́
1: láàrin èmi àti ká mọ parọ ká mọ jalè.
0: ká mọ parọ ká mọ jalè. ìyá yẹn gangan ló máa fojú àbúrò mọ́ra. ṣé kí ló lè o torí àwọn ọmọ gan ti mo ju àbúrò ju ya wọn lọ.
1: ayaya.
0: ẹ já sọ tọrọ fúnra wa.
1: ọ̀dà mo gbẹ
0: ó sọ ju
1: ká parọ ká wà láàyè. bẹ́ẹ̀ni wọ́n wí.
0: ẹjẹ ọmọ mi ti dálẹ̀ ti kó wọlé lọ.
1: tó dé ń bọ̀ ọmọ bíi wà lórí ètò ẹ̀fọ́ kan balẹ̀. ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ajé ẹjẹ́ kọ́ ọmọ bíi ọlọ́ májé lẹ́gbẹ̀ẹ́ kejì káwa náà ọmọ ọmú kọ́ lápá rí. ẹjẹ́ fẹ́ ló fi láàyè wọ́n bọ̀ ọ̀dà ọ̀dà wọn gan ti ẹ̀lú ẹ̀ káàlẹ́. ẹ mọ̀ káàlẹ́ tó ń sáré.
2: sáàmì tó ṣe afáfá tó mẹ́ẹ́nu.
1: tó sáàmì ò ní gbọ́ mi ò ní gbọ́ pé mi ò ní gbọ́ àìtí.
2: àṣẹwẹ̀ mi náà ní gbọ́ kùtì o.
1: o ṣe o lẹ́nu.
2: ọ̀dà táyé àti kẹ́hìndé kọ́.
1: àti kẹ́hìndé tí o ti làmú pa ọ ní yàrá kejì. yàrá kejì
2: tẹ̀rọ àwọn tẹ̀rọ kó wà fìyà káwọn kọ́ ló bá wí mi nìkan yìí o.
1: tó
2: o ti gbogbo tó ń gbọ yín gan lásán gan. ilé ẹ lòún gan bó ṣe rí gan tí mo gbé ta gan ó pa ká sọ.
1: tó kọlọ́hún ṣàánú rẹ̀ o.
2: fọ́nà bẹ́ lábẹ́ ọlọ́ gbogbo ẹ ká fi máa kọ́gbọ́n.
1: ìyó
2: bá jẹ́ ti ọkà máa yọ
1: ní jẹ́
2: ìyó bá da
1: káyọ́
2: kó yẹ bá da káyọ́
1: bá ní. káyọ́ pastor Fatunde Gbenga ami kristi ẹ mọ̀ ṣeun ami olúwa o ami o
2: ami
1: amen.
3: ibi tó bá wò kọmọ bí kò lọ sápá mọ sí àná ọlọ́run àwa rí bẹ́ẹ̀.
1: Àmì Jésù olúwa wa àmì lórúkọ Jésù.
3: Mo kí rẹ̀ sọ̀nà ẹ̀kúṣẹ́ ìlú o.
1: Ẹ ṣeun bàbá ẹ ṣeun.
3: MC Kudet kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Bí ibo o.
3: Àwọn ọmọ Nàìjíríà fẹ́ ọ̀dà sáǹdì mọ́ o.
1: Bí ibo o.
3: Ọmọ bí ìwọ wa parí last week.
1: O náà lè mọ.
3: O ti bọ́ǹbù sílẹ̀
1: iṣẹ́ ti fẹ́ wọnú ara wọn ni kọ́lọ̀ mọ̀ ṣàwọn páàtì tèmi fi mọ́ fi mọ́ gba kọ́ọ̀lù ikọ̀ náà tún mọ́ fi mú kan ṣe iṣẹ́ yìí ti fẹ́ wọnú ara wọn láti ní ká mọ̀ pinmọ́ra wa lọ́wọ́ ni.
3: Ó dà kó sí wàhálà ikú iṣẹ́
1: ni. Ẹ ṣeun bàbá ojú òní tẹ̀yìn náà.
3: Àmì Jésù. Ṣé ní nǹkan tí ẹnìyàn ṣe nǹkan tí ò dáa ni.
1: Tí arábìnrin ò ṣe fáǹtì rẹ̀ àbí.
3: Ó lè pààyàn.
1: Tọ́.
3: Ìwà tó wù yẹn ò dáa, ìwà tó wù kò jẹ́ ẹ̀ka tó
1: rí. Ìjọ ọdún mẹ́ta.
3: Wọ gbogbo ẹ lọ ni pé ọ̀rọ̀ náà la máa tẹ̀lé.
1: Ẹ jẹ́ àwò bá ti bó ti rí.
3: Kò sí bọ́mọ ni kéde wa ṣe ṣẹ̀ wá. A darí di náà ni o. Bọ̀ tó dún bá ń ṣe kan jẹ́ kó mọ̀ fún ṣe pin.
1: Kí ni kí wọ́n wá ṣe báyìí.
3: Ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dá òkú jẹ́ ẹ̀ka tó. Ẹ jẹ́ gbogbo ẹ lọ ni pé ẹ̀gbọ́n àánú a darí di náà ni o.
1: Ẹni sọ nǹkan kan ẹ kàn mójú kó bẹ́ẹ̀ náà. Bó lè ti fẹ́ bẹ́ẹ̀ ló ti fẹ́ kí ìyá yìí ó tó. Bó ní kí ìyá yìí ó ti tó.
3: Kí ló yẹ pé mi ní sọ nǹkan.
1: Óyá.
3: Màá jẹ́ kó mọ̀ ni. Nígbà máa tó rán sílé gan. Bẹ́ẹ̀ ni màá kì bọ̀rí kan kú ìyá màá kì í fún. Tó màá jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe nǹkan tí
1: kò dáa ni. Ókú díẹ̀ káàtó àìsí bẹ́ẹ̀.
3: Ẹni à ń jí rẹ ni à ń jí kò. Bẹ́ẹ̀ ni náà mo lọ jí ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀
1: sí ìwà àti ìwà. Odúdú ọ̀rọ̀.
3: Irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ṣèyàn bá ti bárù wọn tó bá jí kó tó lọ tó ń sùn ni. Ohun tó ṣe òkú jẹ ká tó ṣùgbọ́n jù lọ́dún mi ta. Agbẹ̀mí ìyọnú. Ẹ̀mí ìfaradà. Ẹ̀mí ìfẹ́.
1: Bẹ́ẹ̀ni ó sì ń dárí jì wá. Inú mi dùn púpọ̀ Pásítọ̀ Fátúndé. Ó ní dárí ẹsẹ̀ wa jì wá.

0: ó yẹ kí ni mama wọn mama wọn lè le
1: bẹ́ẹ̀ ni kò jẹ́ ni lílé
0: gbọ́dọ̀ fa rẹ̀ fáwọn ọmọ
1: ẹ ṣeun bàbá mo fẹ́ ká mọ̀ kọ́gbọ́n nú ẹ̀ ẹ ṣeun
0: gbọ́dọ̀ fa rẹ̀ fáwọn ọmọ mama ìyá ẹ̀ta ni bàbá ó gbọ́dọ̀ súnmọ́ àwọn ọmọ
1: ẹ̀ bẹ́ẹ̀ ni
0: káwọn ọmọ lè máa sọ ẹ̀dùn ọkàn wọn
1: fún
0: ká lè máa sọ fún ìyá wọn tàbí bàbá wọn
1: ẹ ṣeun ẹ ṣeun
0: bóyá ìgbà tí wọ́n ti jọ wà bóyá bàbá ìyá kẹ fàyè lẹ̀ fáwọn ọmọ
1: ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀
0: agbó mọ́mí wọn náà sọ gbogbo ètò ọkàn wọn kó ètò ìjìnlẹ̀ ló bá wọn dàgbà
1: ló bá wọn dàgbà tí wọn ò fi lè báyà wọn sọ̀rọ̀ tó jẹ́ pé àbúrò ìyá wọn ni wọ́n wá rí bí ìyá ẹ ti ṣeun bàbá.
0: Olójẹ́ kan lọ bá ẹgbẹ́ àbú mọ̀mọ́ ẹ̀ ó pẹ́ kó tó sọ
1: ó pẹ́ ọdún mẹ́ta pẹ́
0: ṣùgbọ́n nísàlẹ̀ ọ̀rọ̀ yẹn mọ̀mọ́ yẹn fúnra ẹ̀ àwọn ìwà kan wà lọ́wọ́ ẹ̀ tí ò bá jẹ́ àwọn ọmọ yẹn mu tí ò já wọn lọ́rùn tí mọ̀mọ́ yẹn wù jẹ́ pé àbúrò yẹn kí wọ́n rí gẹ́gẹ́ bí mọ̀mọ́ wọn ó rọrùn fún wọn láti bá ẹni yẹn sọ
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: kí
1: wá ni ẹ wá pé kí yẹ kí ya yìí oṣù ọ̀rọ̀ ti wá délé bá gbogbo ẹ ti fọ́ká
2: ẹ
1: tó wá inspiration padà ẹ tó tún wá yàtọ̀ ọlọ́run ló ní inspiration ẹ̀yin náà tún ní inspiration wa rẹ́tọ̀ wọ́n kì í ẹ̀yin ní inspiration wa torí pé ẹ̀yin náà mọ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀ dá wa dá. Adúpẹ́ adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run àmì o ọlọ́run àmì jésù ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ni.
2: Lákọ̀ọ́kọ́ bàbá wo nǹkan kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ kí
1: ọ pé
2: àwọn òbí kan máa ń wà sẹ́yìn fún ọmọ nílé express feelings ẹ̀
1: fún ọmọ
2: lórí ayìn ìṣẹ́yìn but nevertheless tí ìyá bá jẹ́ bẹ́ẹ̀ tí bàbá náà ti jẹ́yàn sí ọmọ rẹ̀ express feelings ẹ̀
1: fún
2: ká ní pé àwọn méjèèjì
1: wà
2: lẹ́tà sí mi pé ọmọ lọ bá àbúrò màmí àbúrò màmá ló wá yẹ kó fi ọgbọ́n ṣe
1: tó
2: kọ́ 3 years tó lọ
1: pa ó pẹ́ ọdún mẹ́ta ìsẹ̀rìn àjò kékeré
2: ọmọ ní pé àbúrò màmá fi kó máa bá màmá
1: màmá òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: ọmọ náà wá ṣe mistake nǹkan kan nígbà tó sọ fún àbúrò màmá tó ń lọ ọdún kan tó ń lọ ọdún méjì wá yẹ kó ṣe àkíyèsí àbúrò màmá ti pé
1: tó
2: ti fẹ́ sí àǹtí wọn wà
1: òwúrọ̀ pé
2: òun yàn lóyún nígbà tí òun ṣe ọmọdé tó bá tẹ̀jọ́ ọmọdé
1: jọ́ni
2: ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀
1: bẹ́ẹ̀ni o
2: wọ́n mọ̀ pé ọmọ ògbà àkíyèsí àbúrò màmá
1: ṣe
2: àbúrò màmá náà lè pàkíyèsí pé àǹtí mi àbí tó bá tẹ̀mọ́ pé òun lè báǹkì sọ̀rọ̀ bẹ́ ìyẹn kan máa wà ń fámílì
1: tí wọ́n tí wọ́n lè rẹ́spẹ̀tì bẹ́ẹ̀ ni ẹ ṣeun
2: àbí bàbá ọmọ máa ń gbọ́rọ̀
1: ẹ ṣeun púpọ̀
2: àwọn ohun náà dákẹ́
1: ó kàsára
2: pé there is something fish
1: ọlọ́run
2: ọjọ́ pé oúnjẹ bébì ọmọ ti tán
1: ọjọ́ pọ̀ àfẹ́ ra diapers ọjọ́ pọ̀ mọ́ fẹ́ ra multivitamin ọ̀nì ọlọ́ni anumọ́ra inú lẹ̀ anumọ́ inú lẹ̀ ni anumọ́ inú lẹ̀ ni wọ́n fi ṣe bẹẹni
2: nígbà tọrọ wá rí bí eléyìí bẹẹ mi ṣe wá fojú ìròyìn pé tí woman àti má bínú
1: ọpọ
2: kó wá ṣe bí eléyìí nígbà tí pé ó ti wọn ti mọ ní fámìlì ibi tí ọmọ
1: ìtọ́ bẹẹ ní fámìlì ìyàwó
2: ó yìn váìtì ìyàwó ọmọ yẹn
1: ok
2: ó wá bá ṣeré àtọmọ ó wá ṣe àbúrò ẹ pé àbúrò mi mo fẹ kó yọjú sí mi lọjọ báyìí o tó bá wá tí àwọn kó máa rí ìyàwó
1: tí
2: ọmọ ikú ló yàtọ̀
1: bẹ́ẹ̀ni
2: kó wá wo reaction bàbúrò ṣe máa ṣe ibẹ̀ ló ti wá máa mọ nǹkan tó máa ṣe lé lórí ìbò
1: tó
2: máa ṣe bẹ́ẹ̀ ni pé òun dínà ipò ọmọ wọn ni
1: tọ
2: ṣe mọ̀ pé tí èèyàn bá rí yàn ó máa ṣọ
1: òdodo ọ̀rọ̀
2: wá wo bó ṣe máa ṣe ṣó máa dínà ipò ọmọ wọn ni àbó máa pa àǹtí ìpọ́nrọ̀ wa ni
1: ìpọ́nrọ̀ wa
2: tí àbúrò bá wá ṣe ló ṣe máa mọ orúgbìn tẹ̀
1: tí ó gbé
2: kò ń ṣe pé ọ̀rọ̀ ìjà pé bóyá ó ń bọ́ lọ sí èwe pẹ̀lú àbúrò pé
1: kò ń
2: ṣe àbúrò tó wà ìgbẹ̀ síwájú ṣùgbọ́n àbúrò tó bá ti ń gbọ́n tó ń bọ̀ sí tó fẹ́ máa gbójú ìṣe ìyá ṣe nígbà tí ìyá ṣe wà láyé
1: ọgbà fúra sí
2: ọmọ ẹ̀yẹ kan gbójú ìṣe wà
1: àmì ò ọ̀nì ọ̀rọ̀ nínú àgbà sí ìyá sí
2: o next time tó lù nǹkan báyìí bá ṣẹlẹ̀ ó ní ìdèkùnú ẹ wò sí orú nǹkan tó ń bọ̀ ẹ tẹ bá lè sọ fún mi ẹ wáyé nǹkan tẹ mọ àti bàbá yín ṣe máa sọ fún
1: so
2: that orí ò ní repeat láàrin àwọn ọmọ ẹ.

0: àjẹ́dẹ́. Ó máa fi ṣe pé ìmí ìṣó máa
1: ń ṣe lára. Yóò tún padà sílẹ̀ láàrin àwọn ọmọ tó bí adúpẹ́ ṣe.
0: Ó yìnbá ìṣe ọmọbìnrin yẹn.
1: Ó dáa.
0: Àtọmọ àti àbúrò ẹ̀.
1: Àtúrò àbúrò rẹ̀. Kí gbogbo wọn kí wọ́n jọ mójú ajé kò ní sọ kí gbogbo wọn jọ pàdé nílé wọn. Ẹ ṣeun púpọ̀ fún dàsí yín. Ọgbọ́n ọgbọ́n yín ò ní jọba ìmọ̀ yín ò ní jọba. Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ káàlẹ́.
2: Ẹ káàlẹ́ o.
1: Ẹ ṣeun òpó múlẹ̀ lórí lẹ́rọ̀ o.
2: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun adúpẹ́.
2: Sunday wa gbé sàlù sọ̀rọ̀ láti ìlú Ìfẹ́.
1: Ẹ ṣeun bàbá.
2: Ṣé ẹ rí ìta bá máa kọ́kọ́ wo? Àbúrò ọ̀dàlẹ́ni.
1: Àtọ ọba tán.
2: Ọ̀dàlẹ́ni o. Ọlọ́run ní jẹ́ kí ẹni ẹlẹ́ni gbà ṣe wá sí.
1: Àmì Ọlọ́run o, àmì Olúwa.
2: Ara ìwà tó wù. No matter pé bóyá ìyá rorò. Bàbá rorò. Ṣé bí àwọn yẹn bí ọmọ wọn?
1: Bẹ́ẹ̀ni.
2: Kì í dẹ̀ ṣe ọkàn yẹn ni wọ́n bí.
1: Kò ń ṣe ẹyọ kò ń ṣò nìkan.
2: Wọ́n ń bójú tó wọn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ewu ìwé ẹ̀dọ́ tó mú ọ sọ́dọ̀ tó fi lo gbogbo táìmù yẹn.
1: Tó fi lọ ilé ọkọ.
2: Ọmọ tí ó fún yẹn lóyún ó ti ṣe dáadáa. Ó báyà àwọn òbí ẹ̀. Ó wá rí pé bóyá tó bá tiẹ̀ sọ fún àbúrò mọ̀mọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: A lè sọ fún ìyá
1: òun.
2: Ẹyà àbúrò yẹn ló yẹ kó sọ pé báyìí ni ọmọ ìṣe o.
1: Káṣẹ́
2: wa ní oko tí ẹ wá jẹ. Ṣé wọn ni ìbéèrè tí ó máa sọ pé òun lòún bí ọmọ yẹn fún ní ìyá àmọ́bí tó ti lọ dáre tó ti lọ ṣe màmí mọ́.
1: Kò yé wa o.
2: Kò da rárá.
1: Ẹ tún wá ṣe tán ẹ tún wá dákẹ́ fún odidi ọdún mẹ́ta.
2: Ní tí bàbá sọ pé bóyá odidi ọdún mẹ́ta. Tó ń kílè mọ ọmọ yẹn pé òun lòún bí. Kò da o kì í ṣe wà tó da rárá.
1: Kí wá ni kí ìyá yìí ó ṣe.
2: Ìyá kí obìnrin bọ́ bẹ́ẹ̀ ni woman ẹ̀ sọ pé kò pé àwọn kò pé ìyàwó ọmọ ẹ̀ sọ́dọ̀ ó dẹ̀ bá sọ̀rọ̀ ó dà ìyá wá ń bí kí ọmọ náà kò wá sí kí ló ń ṣe ọ́ tó fi jẹ́ pé orin ní báyìí ò ní kí àbúrò ní kò bóun sọ fún ilé o ẹ̀ kò sọ fún ọ̀nà tó gbé gbà rí òun ní kó mọ̀ dẹ̀ dàbí gbà pé òun hùwà tí ò da ò tẹ àbúrò yín lójú ló ṣe dákẹ́ ọmọ yẹn náà ò ṣe dá.
1: Ọmọ náà ó ṣe kù díẹ̀.
2: Ó ṣe dá o.
1: Ó ṣe kù díẹ̀.
2: Nígbà tí ń di pé ọmọ yẹn kó tó di pé máa bímọ. Bẹ́ẹ̀ kó ti lọ sọ fún. Ìyára tí a káàtì wa ní ìyá ni ìyá àti bàbá ni. Ó ara ilé àwọn ìyá tàbí ti bàbá mi. Ó yẹ kó lọ sọ wọn pé òun ti fẹ́ nìkan lóyún o. Ẹ̀rù ń bá wọn àti sọ fún bàbá àti ìyá o. Ó dẹ̀ sọ fún àbúrò o.
1: Àwọn náà ò gbé gbèsè o etiketi ẹ ẹ ṣeun.
2: Ẹ bá rìn yẹn kí ó mọ̀ fi kí bàbá ọmọbìnrin tàbí ìyá ọmọbìnrin. Ṣé wọ́n á lè parí ẹ̀ síbẹ̀? Ó dídí ọdún mẹ́ta ọmọ ti di géńdé.
1: Ọ̀pọ̀.
2: Kò yẹ kórí bẹ́ẹ̀ kò yẹ kórí bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun bàbá.
2: Ọ̀dàlẹ́ ni ọ̀dàlẹ́ lóbìnrin lówù.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun àgbà òní tán lórí rẹ̀ àdúpẹ́ púpọ̀ àdúpẹ́ ẹ ṣeun. Ẹ jẹ́ n tara bẹ́ẹ̀ kí n dẹ́ka polówó ọjà ká lọ polówó n ta n ta tá a bá polówó ọjà tá a bá darí rí àwa náà padà wá sọ opinion tiwa táwa náà rò lọ́kàn tiwa opposite kẹjọ kájà bẹ́ẹ̀ kejì ẹ jẹ́ wọn kọ́ lọ polówó ọjà náà ẹ máa gbé gbogbo nǹkan tẹ́ ń tàbọ̀ lórí ìkànnì diamond fm kábàá ń fẹnu ajigbọn kẹta kẹfì gbọdọ sa jíbìtì ṣẹṣẹ ẹ fún kẹ ẹ máa ta wẹrẹwẹrẹ tọrọ máa ta ní kọkọ ta kọmọ ẹranko mi ò tó ta tiẹ ẹ máa gbébọ èmi àtọmọ bíi àjọ wọlé sábàlẹ lẹyìn kejì ni mọ bọ náà ẹ jẹ n dẹka polówó ọjà

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijuyin keja ladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

0: bẹ́ẹ̀ ni olówó láyé mọ̀ o. Ẹ̀ka tí owó bá ṣe ti ilẹ̀ ní ń gbé owó jẹ́ ní ẹ lápò má jẹ́ ní ẹ lọ́rùn o. Owó owó mà lágbà pọ̀. Owó tí ń sọ ọ̀rẹ́ ẹ̀yìn tí ń sọ dára iwájú. Owó tí mú gbogbo mọ̀lẹ́bí tí wọ́n sọ pé ẹjẹ́ lágbájọ́ débí lágbájá ò bá dé ọ̀rọ̀ òṣè yanjú owó náà ní fà. Ọ̀nà ọba mi má jòwọ́ gbọ́ yìn lọ́rìn mi àti ẹ o. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ mi, a lórí rédíò yìí fún àkànṣe ètò. Nǹkan tí ó ṣe gbogbo àwọn ọmọ Nàìjíríà láǹfààní náà ni mo mú wá. Bẹ́ẹ̀ bá ti ń rarọ́ ibi tẹ́ ti ròdodo náà lélẹ̀, èyí máa ń sọ pé ìnítorí tí ń jẹ kí n bá ti ń jẹ jẹ owó. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wa nígbà àkọ́kọ́, àárọ̀ lẹwà ni ẹ káàárọ̀, ọ̀sán lẹwà ni ẹ ká alẹ́ náà lẹwà ẹ ká alẹ́ o. Ẹni tó gbọ́ kọ́sọ́fẹ́ ni tí ọ̀gbọ́ ẹ wà nǹkan kẹ́ ìdílé ẹ fọwọ́ kan rẹ́díò yín ẹyin òkè káwọn lékejì kó lè jàǹfààní ètò tí mo mú wá fún yín lénìí. Ètò tí ń sọ irú dọlọ́rọ̀ náà ni. Àìlẹ́sẹ̀ alálùbáríkà tá a mọ̀ sí Design Your Life International. Tí wọ́n gbé ètò alálùbáríkà kan kalẹ̀ yóò tá a mọ̀ sí Capital Power Symposium. Ọ̀kan lára àwọn aṣojú iléeṣẹ́ ọ̀hún wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ káwọn ará Lékún lè mọ̀ pé àjọ wà ní àgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí ni.
1: Mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi, lọ́mọdé lágbà, lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Jimba Jamiu. Mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ ṣe sọ pé ẹ jẹ́ kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life. Kí ni tẹ́ ẹ mú wá fáwọn ọmọ Nàìjíríà gangan lásìkò tí wọ́n ń gbọ́ wa?
1: Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ olóòtú pé òdú ni iléeṣẹ́ Design Your Life International jẹ́. Ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa nígbà àkọ́kọ́, iléeṣẹ́ Design Your Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe. Léyìí tí a mọ̀ sí Business Consultancy. Bákan náà, a máa ń ran àwọn ọmọ èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn láti rú gọ́gọ́ lálẹ́ ní yá owó àbí à ń jẹ gbèsè.
0: Báwo lẹ ṣe máa ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn? Ṣé ẹ bá àwọn ọjà tí wọ́n ń tà ń ṣọ́ọ̀bù wọn, ẹ bá wọn kó ẹ mọ̀ kiri ẹ̀ káàkiri ni? Àyí báwo lẹ ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́? Ẹ ṣàlàyé fáwọn máa ti ń gbọ́ wa lọ́ba yìí.
1: Olóòtú, iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó ń gbé ogun ti ìṣẹ́ àti òsì láwùjọ. Lápẹẹrẹ, àwọn ẹlòmíì ní owó lọ́wọ́, ṣùgbọ́n wọn ò mọ irú okoòwò àbí iṣẹ́ tí wọ́n lè fi owó náà bẹ̀rẹ̀ tó lè máa fún wọn ní ojúlówó èrè gidi tí wọ́n fẹ́. Ìdí nìyẹn tí a fi dá iléeṣẹ́ Design Life International sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè. Bákan náà, àfojúsùn iléeṣẹ́ wa ni láti mú ayé rọrùn fún ọmọdé àti àgbà láwùjọ ní orílẹ̀-èdè yìí. Torí pé tí a bá wo bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dẹnu kọlẹ̀, ó nira fún àwọn èèyàn láti máa jẹ àti láti máa mu, bákan náà láti máa gbọ́ bùkátà wọn nínú ilé wọn.
0: Ó le fún àwọn ọmọ ènìyàn láti máa jẹun lẹ́ẹ̀mẹta.
1: Léyìí tí ò ń ṣe
0: kékeré sí. Lẹ́yìn fi wá ronú, lẹ́ fi wá gbé sẹ́mínà yìí kalẹ̀, bẹ́ẹ̀ sì
1: báhùn,
0: bẹ́ẹ̀
1: sì kó àwọn èèyàn. Bẹ́ẹ̀ni sà. Tá à ń pè ní Capital Power Symposium. A ti ṣe ètò Capital Power Symposium 3.0 àti 4.0 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì jẹ àǹfààní bántabanta níbi ètò náà. Tí wọ́n sì dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run lo iléeṣẹ́ Design Life International láti yí ìgbésí ayé àwọn padà sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Èmi tí ẹ̀ ń gbọ́ yìí, mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó yẹ pé iṣẹ́ fútbọ́ọ̀lù ni mo mú láàyò láti máa fi ṣiṣẹ́.
0: Iṣẹ́ agbábọ́ọ̀lù lẹ jẹ́ nígbà kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wá ń gbá bọ́ọ̀lù rẹ dìṣẹ́ àbẹ́ gbá bọ́ọ̀lù?
1: Nígbà tí ejì àgẹ́tì mi, mo fi ṣe bọ́ọ̀lù kalẹ̀ tí ò ságbára ti máa lòkè máa lọlẹ̀ mọ́. Nígbà tí mo wá fi ṣe bọ́ọ̀lù yìí kalẹ̀, olóòtú, ìyá jẹ ọ̀tá mi. Tí ọ̀tá mi bá rí pépà nílẹ̀ báyìí, owó ni ó pè.
0: Nígbà yẹn.
1: Nígbà náà. Tó yẹ pé àti jẹ àti mú le koko.
0: Ẹ máa lọ káàkiri.
1: Láti lè jíjẹ, láti lè mú.
0: Bẹ́ẹ̀ni ìyàwó àtọmọ tí wọ́n jẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nígbà hun.
1: Bẹ́ẹ̀ni sà. Mú gbà tí mo wá ra owó ẹ̀bẹ̀ sí Ọlọ́run pé Ọlọ́run mọ́sá sàánú mi. Ìjọ tí a bá ń ṣàdúrà la mọ̀. Ìjọ tí Ọlọ́run á gbà kò sẹ́nì kankan tó mọ̀. Ètò yìí ni Ọlọ́run lò fún mi. Design Your Life International ni Ọlọ́run lò fún mi.
0: Ètò Design Your Life International. Lóyí bẹ́ẹ̀ni. Lóyí kádàrá yìí padà
1: sí. Lóyí ìgbésí ayé mi padà sí dáadáa.
0: Naam.
1: Lónìí, mo ti wà nínú àwọn top ISN organization yìí. Bákan náà lénìí, wọ́n ti celebrate mi as a millionaire achiever nínú organization yìí. Tẹ́ ẹ rí olóòtú, ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá, yóò kàn sáré kú ni. problem ta wa ni laujo ni pe gbogbo ona ti awon eyan ba ngba si orire ton fin dole rire laye won fin omo lakeji
0: won fin omo lakeji
1: be ni olotu
0: a je pe won peja fun yan nu won ikoyan ba se
1: n ko
0: okay
1: so iyen lo fa ti ile ise desire life international fi gbe eto capital power symposium 5.0 kale a fe fi ko awon eyan bi o se n pa eja ni ki se pe ka mo fun won ni eja je tori pe lati bi odun mejo seyin ni ile ise wa ti create more than 20,000 multimillionaire kakiri orilede Nigeria idi niyan ti a fe yo odo ati omode onise owo ati onisowo ko ninu lala ati ninu koko ka le mo ni ona mi lati ni anito ati anisekun lati gbe igbese aye to rorun ta fe
0: se mo pe orisirisi eto lawon eyan gbe wa sori afefe papa lawon eyan gbe wa sori redu elomi bi won se wa fun apa won ni danileko baba wa se danileko won wa ha ogun won ha lawon eyan lo pe kon ma kiri ogun kakakiri junction a ma gba ogun ibe ba lo nkan bayi lo se se pe danileko won se pe nkan to won na dale lori niyan
1: rara o olotu a gbe oja ka enikan ko lori lati ma kiri nti a wa dale lori ni pe idanileko to ye koro lati ni ona mi to ma ma gba wole ati kon le ni anito ati aniseku lati gbe dada se ninu aye ge mo si so lekan
0: awon adanileko te wa ni yo wa aye alaipe ni ilu lorin se eni ti ma si si osu ohun la le darapo mo yin abeni ti o ba si si osu lasan ne kan ni so me kele darapo mo yin atagbalagba e salaye arin fun wa
1: course merin kan be to joju lowo course ti awon eyan merin kan ma janfani bi idanileko na
0: kọsi mẹrin
1: bẹẹni
0: e tun beta awon yo janfani
1: bẹẹni
0: iru kọsi wo iru ewo ati wo ni
1: kọsi akọkọ awon to wa fun ni awon salary earners
0: okay
1: e ri pe salary salary ni gbogbo eda to ba ti je pe ojojumo ni si setisin nawo fun ogbon ojo ti wa n gbowo lekan losu awon to je pe ojojumo ni won sise ti won si na owo fun 365 days since the odun kan to si n gbowo ni emejila
0: okay
1: se ri olotu ijo tinu salary earner mi mo n bajeju laye ijo ta ba fe gba salary ni to yi pe te ko mu elomi ninu 120 re 7000 lo ma n ko lole ko si se pataki fun re da be ko wa ninu idanileko na
0: okay
1: tori pe iyan le mo gba salary ko mo gba salary ko mo gba salary ko tete achieve awon afojusun re to gbogbo eni to ba tin gba salary ti salary lo ba ti to na mo gbogbo eni to ba tin gba salary to ye pe ko su to pari ni je gbese de salary na won janfani ona bayo ni bi danileko na
0: okay
1: e gbudo wa nbe awon elekeji ni eni ti o nda sese ti awon le bo npe ni self employ
0: eni ti nda sese boya bi eni to ni shop
1: beni
0: abeni to je pe oga ile ise re boya bi ise owo ni
1: beni to je pe ti won o ba si ni bi ile ise won abi bi owo won won o le rowo ni jona o kan sa dede re won jo kan o re lowo won niyan
0: okay
1: so awon na ma janfani bi won se le fi ona mi kun ti won se ti ona agbari won fi mo ru gogo
0: okay
1: te pe ti kini kan ba sele si owo ti won se abi se ti won se ti wa lo ni de ba won awon na ma janfani oju lowo eko ti o ma waye nijo idanileko yi
0: okay eleketa
1: awon eleketa awon kan wa ti won ni owo lowo to je pe won fe ni anito ati aniseku
0: okay
1: sugbon won o mo ona to le gba si
0: awon tun won lowo lowo
1: teyan
0: mo pe eni o nbe lowo re awon wa fe ki owo awon nko mo po si
1: be ni ton tun fe fi pile oro faro omodo mo won
0: okay
1: a ma fun won ni idanileko nipa bi won se ni ona imoye lati mo ri owo
0: okay
1: awon elekerin e ri pe laye igba kan won ni bo ba kawe re o batare adun koko ka o bo ba kawe re o batare adun serere nile o olotu awon owo ni bata won dun serere nile nisin gbogbo awon graduate wa lelekerin wa fun to je pe ti won ba ti kawe pari elomi ni omo merin graduate nle ti o ti rise
0: o ti ma gbo yin pe orin ihun o ti change
1: oh ah orin ti change
0: ayi awon to kawe ti won ni result ti won o rise patan won wonle awon ni won ba won pin epo lagbole
1: be ni
0: eto yi wa fa won na
1: o wa fa won omi tutu turu eja titun ti de
0: okay
1: elomi to tun je pe undergraduate ni to je student
0: okay
1: won ma ko idanileko to ye koro ni bi eto yi lati le je pe ku won to pari ile iwe won won ti mo pe lo oro fun rara won la lai ni wa se kakiri mo
0: ah be ba sese ngbo mi nigba gogo won to ba ti raro ibi to ti rododo na leleyi o ma fi gba lare dola injo abati ri nkan kan eja mu ko ba ma le sa abasado gbogbo eleyi te wa kakale lati gba ti e ti bere lataro se idanileko yi ofe ni
1: olotu gbogbo course ta kakale yi te en kan ba attend re ninu awon merin ta kakale yi gbogbo anfani course yen ni o je anfani se wa ri course kokan ta ba ni ka gbe kale owo ti 50,000
0: ni course kokan
1: ni course kokan amo papa pa gbogbo epo pe o da aso kale owo ti kiyan gba 100,000 naira se wa ri ge mo se so fun yin ni bere pe afojusun le se wa ni lati mu aye rorun fun awon omo lakeji
0: lati ran wa lowo
1: lati ran omo lakeji lowo 10,000 ni gbogbo awon tan ti ni ticket wa lowo mo ki gbogbo ayin ara le ti ni ticket wa lowo
0: 10,000 ni won ra ticket
1: be ni
0: okay
1: sugbon awa ti olorun lu eto yi fun tu o lo kada ra pe ati janfani eto yi awa kora wa jo that wa fi eto yi si awon eyan lanfani leri afefe
2: te ri ngba kan ti akoko gbe 3.0 ati 4.0
1: awon kan dagun lo awon ko ti ogbon pe na lai na lai na lai nigba ton ti wa ri pe na tru la gbe dani won ti wa tu keke won ti tu yaya that wa get ticket wa awa kora wa jo yu ka fe ran awon mi eniyan lowo la fi wa si le se radio pe gbogbo eni ti olodun ba kadara ko wa ninu awon eyan 100
0: 100
1: beni
0: okay
1: to send message si number ta pe jade leri eto yi so eyan 100 yen 1000 naira ni wo get ticket ti won awa to olodun gbe eto yi fun to ti fi se dada fun to ti yi gbe si aye wa pada
0: je pe ti ma gbo yin dada awon to ti kokko gba ticket yen
1: 10000 to jale
0: ti e wa ko ra yin jo e wo pe kile yin na le fi ran omo ilede ilowo e wa so di 1000 naira awon ti o tun wa wa so 1000 awon 100
1: to ba kokko te atejise yes ni o fi ran se si number ti a ba pe lori afefe
0: number wo ni won te si
1: number ti won te si 080 7190 5194 080 7190 5194 lekan si 080 7190 5194
0: ajo o gangan na wa leto yo waye
1: ojo Thursday on the 25 June inu osu ti a waye
0: dide ago melo ati pe bo gan ni o ti waye gan
1: ni NUT Hall Asadam ni adojuko Aite 7 ni ilu Ilorin ipele akoko to ma waye ni aro ni ago mewa gerege elekeji ma waye ni osan ni ago meji gerege lojo kan na ni NUT Hall Asadam ni adojuko Aite 7 ni ilu Ilorin
0: ambassador ko to di pe a ma murale number ti won te atejise si e to tun so e ma gbo won ni ate atejise e lo si bi right message e wa sori number
1: 080 7190 5194 080 7190 5194 lekan si 080 7190 5194 eyan 100 akoko ti o ba tete ste atejise iranse si wa ko si oju saju nbe awon ila koko ma mu fun anfani
0: okay eyan 100 to ba koko te atejise awon ni won san 1000 so gbo mo fi gba lare dollar won na ya tete mu phone re baba wago ojo ti lo number wo ni won te si
1: number ti won te si 080 7190 5194 080 7190 5194 lekan si 080 7190 5194
0: ajo o gangan na wa leto yo waye
1: ojo Thursday on the 25 June inu osu ti a waye
0: e dagbere fa won tin gbo wa lo titi gba mi
1: ah oruko mi ni Jimba Jamiu a mo lo le fun toni iwo na tete ya wa darapo mo awon ijo oloriire
0: bo ti mo na niyan gbo eyan ara ti e n gbo mi odigba kana